0: FM.
1: Ọjọ́ ara kò sì tọ́jú ara ẹ̀. Má fi ṣe ṣe kúṣe tó wọ́ bá pọ̀ pé a fi kan múlẹ̀. Ìbọ́ ìsúkúdà pàlọ́.